Ajogun ẹ̀ máa ṣàǹfààní ayé ẹ̀ o. Wọ́n ní máa lọ sí ọ̀run síwájú, náà wọ́n máa wà pọ̀lú ẹ̀ o. Iṣẹ́ lògùn ṣẹ́.